0: méjèèjì bí tó jẹ́ pa wọ́n á ń gẹ́lì ọ̀dà fọ́ ìṣe ẹ̀mọ̀ ọlọ́run ọba ń gbọ́ òní lọ́jọ́ ìṣẹ́gun múra o ire ń wa ọbọ̀.
1: sò ní gbogbo bí ẹ bá wà ẹ jẹ́ àjọ dọ̀bálẹ̀ dádì mọ́mí ẹ kúnlẹ̀ ẹ jẹ́ àjọ máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọba mi aríkú yẹrí ológun àjọ ọbọ̀ gbẹ̀ngbẹ̀ nìkìn awúwo má ṣe é gbé òpó múlẹ́rọ mọ́jà àlẹ́ kan ẹ bá ń pe pastor mrs temitayo kí wọ́n wá gbórin sókè ká máa fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀.

0: méjèèjì ní oríṣà a wo agbára tí ó tún dá ọdún ọkọ ọmọ lóyún lẹ́yìn àdúrà yìí a fẹ́ wo agbára tó tún fẹ́ mú ọmọ lẹ̀ kọ ọmọ ta a fẹ́ wo ẹ̀mí tí ń kówó mọ́ ọ lọ́wọ́ tí ń kówó mọ́ ọ lára lẹ́yìn àdúrà yìí gbogbo májẹ̀mú aṣọ ní dèdàkudà òró àjẹ́ òró ìkà nínú àgọ́ rẹ ẹ̀yin ẹ̀mí má kọjá ibẹ̀ ó tó gẹ́ báyìí bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè iná kó gbà dànù ogo ni fún ọ jésù jésù olúwa wa sídá
1: ẹ jókòó gbogbo èèyàn tó ń gbọ́ mi ẹnìkan ní wòlíì sáà ti àṣẹṣẹ mẹyẹ ẹ bọ lápò àní tí ó fi di sunday ṣe bọ ọgbọn tá a wí ó ṣe é ṣe kọ ọmọ fíìbì ẹni pọ fẹ bì olùfẹ iṣẹ ló ń ṣe lára ẹ o jésù ní tí mo sọ fún ẹnìkan ò ní mo sọ fún gbogbo èèyàn ní tá à ń ṣe yìí ẹmí ọlọrun ló ní ká lọ gbé wa bẹẹ bó ṣe wà yẹn àwọn èèyàn tí ó rí ọpọlọpọ ìtúsílẹ wà lóyún báyìí wà ríṣẹ ṣe bó gbó ṣe ń jẹ ti ọlọrun alọbọ ń ṣejú mi wọn rìn mí sí ìrànyìn ni and not only that gbogbo ẹyin tẹ ń gbọ mi nílùú ìbàdàn chọọchì wa tó wà ní headquarter ní ọlá ní agbára ẹni tó ní ayé àtọrun ìsìn ìgbọwọlé ni ó lè mọ intan ṣe ń chọọchì náà rèé òun ló fi jẹ pé testimony pọ àwọn tí wọn bá wà nínú chọọchì wọn gbọ àwọn testimony abàmì tá a gbọ àwọn testimony ti mú mi lójú ènìyàn ààyè ò ní gbà mí mo fẹ́ tún lọ sílé agbára padà ẹnìkan ni mo ní ẹ̀bẹ̀ àdúà wo ló tún ti gbogbo ètò ń gbà yìí lọ mọ́ ẹ gbà á ni a lọ láti gbàdúà bí ìṣẹ́jú méje sí gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi o kò sí bó o ṣe ní kan àlàjá
2: àtẹ̀jẹ́ ń fẹ́ léyìí kún bí n bá ti kún òun studio báyìí màá yára bọ́ sórí facebook aago mẹ́fà bọ̀ 6:30 youtube aago mẹ́fà bọ̀ facebook 6:30 àti tiktok ní aago mẹ́fà bọ̀ láàárọ̀ yìí ètò wa dáa ju gbogbo lé o ní pé ẹ mú ọsẹ tẹ mọ fi wẹ bá a ṣe gbàdúà sí títí wọ ọjọ sunday tàbí ọsẹ tí ń bọ nìyẹn at least a gbàdúà sí ọsẹ yẹn màá sọ ìjọ tẹ lò gangan ètò wa tún dáa jù ni pé tó bá di ọjọ thursday summit wọ bẹrẹ leadership summit ní aago mẹwàá láàárọ ibẹ láà wà títí di ọjọ friday ọdún aago méjì náà láà mọ jáde lójoojúmọ. But bó tiẹ̀ jẹ́ pé ó ní refreshment inú ó lóúnjẹ nínú ó sì lówó wọlé inú nítorí báyìí mú da lẹ́yìn sí àárọ̀ ọ̀la níbi ọwọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá gbogbo registration ó ti tán a ní gbàyàn wọlé mọ́ ìwọ tó bá fẹ́ join wa wema náà lóní ó ti wáyé ní ọjọ́ thursday and friday tó bá wá di ọjọ́ saturday gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka bíbélì yín tán pátá ìlúkílù tó ọba wà àdúgbò kádùgbò tó ọba àti máa gbọ́ mi wà wá gba certificate yín. Àwọn Bible school no graduate. Oh my God. Ẹ já wo ti Jesu oni se iyanu odanwo. Odo gbogbo awon to ba lo si leader idanileko fun gbogbo awon adari na, gbogbo eyin evangelist, gbogbo awon pastor. Gbogbo na ni o gba certificate ni ojo Friday. Ah, inu mi se dadu. Ẹ já mura si, ẹ já tesi waju nu soji afefe.
1: Engineer in no time. Aladua nse mi, adua mu mi. Ẹ já lo.
0: Oluwa ni ki enikan gbadua yi. Just only one person. Only ko gba adua yi pelu gbogbo imisi re. E gbo enikan lo ni adua ti mo fe ke gba yi lori ijoko. To ba fi gbogbo emi re gba nkan kan sele leyin re. E ki gbe ni eyin aye. Mama ran ti pe ntin be legbe re ijo wa. Be ba si ijo wa ayan mo yin ori bakan na. E ke eyin aye. Kí lẹ fi sàbà lé ìrànlọ́wọ́ mi? Mi ọmọ bọ́yẹ gẹ́ẹ̀tì àdúrà yẹn sà. Tí wọ́n bá ní wọ́n sàbà lé nǹkan, wọ́n rágà bó ni. Tò wọ́n bò mọ́lẹ̀, ọ̀ ń kọjá ń bẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n òrí náà rí. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Wà á mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ àyàn mọ́ òsì ní mọ̀ pò ni. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Ẹ má wojú ẹni tẹ́ ẹ dúró tì ẹ kí pé ẹ̀yin ayé. Fi sàbà lé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀. Ẹ pọ̀ ọ̀rọ̀ olúwa. Iná sì yín níbi. Àjọ gbàdúrà yìí ni gbogbo ẹ̀mí tí ń bẹ́nu ẹ̀ ni òfi kéje tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ. Ẹ̀yin ayé o. Kí lẹ fi sàbà lé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀. Ẹ pọ̀
3: Oluwa ina si yin idi e je ki awon meta so e dada aya dada aya ki la bi sabale ran lowo mi mole ina si yin idi masha elegete ye de boss Oluwa
0: be se n gbadura mo si ton ri nkan kan nawo wa ke owo igba ibi mi owo to we mi tun da iran lowo mi duo so bi yen ti pe seyin owo igba ibi mi tun da aye mi duo ti o je kaye mi o koja lo ma lo bo mi esa gba won adua yi e ba mi pe sister kon amen jesu oluwa wa omo birin tewo bayi ko si eni tin dawo duo jo awon alagbara emi lo lati akoko yi lo labe majemu ti ipin irawo e tin sise eti mama re mo nipa e ja tu me ko toli abada mo pa la se dide soke lati oni lo ina ko jada ti atapo lara re mo so gege bi woli olohun mo pa la se oru e ko jade loju ni owo to gbe mi jade ninu eje to nte ire mi duo lo si waju mi duo jade o ya ma lo bo mi e gbe owo yen lori sa olorun iko ni wa o si fun wa lase lati pase mo duo gege bi omo alase mo pa ase sinu ayan ma awon eniyan yi gbogbo owo to seka owo buku owo ika to fa o jade tabi to we o ni sentaye re owo yen gbe owo yen jade lara ogoni fun o jesu si dancer
1: ha o dabi eni pe ka mo lo le mo gbogbo eni to ngbo mi nko gbe nkan hanu let ko ta wa ni ola olohun o ba ngbo ati bosunpin odun oni mo fi nkilo fun o pe ko gba jesu ko so gbọn to fe da si inu enikan ni simi wa e kan lo so e meji mo gbo pe gbogbo agbara ti olohun ni toluwa ni bibeli so wipe eyan mo otito o ni otito yo si so yin dominira jesu nikan lo otito osu ke wa lele osu ominira ni so bi ba se mu po yen o ri nti o tele o ya gbogbo eyan gbe owo le ori ke gbo owo le idodo e dide nle baba mi atolohun mi oni lojo isegun segun fun won ogun ti won o le so fun yan emi mo ko tu o lenu e wa gbo kile o to su loni to ba ni gbagbo wa ka owo wa lowo wa ta olore in the name of Jesus oh my God ara won kan ta nse ni igba ta ba se ta wonu iwasu lo awon adua yi ko si esu o le daduo ai loyun iyagan o le daduo ai loko o le daduo ko le withstand the adua yen na gbogbo eni to nlanfani ati bo mi kin to mo lo gbogbo eyin te fe san ida mewa atore loni oni ida mewa oni lojo isegun o fe san ore o fe san ida mewa mummy kan text mi nigba ti an san ida mewa won tan won so bi nkan se yira ninu aye won ati ninu oja won enikan ti o mo nti won se a wa mo se lara re nibo lo ti fe nibo lo fe gbegba ko si asiri oluwa nbe pelu awon to beru e gbogbo eyin te fe san ida mewa atore o ye na soke olorun ipe mi si orun awon eyan yi agbara to gbe jesu oluwa dide mo ni ko wonu owo e lo wa gbo mi kile o to su loni mo gbe ni to je oni re o wa okan sami o ko gbe to ami mi kini account number to le san ida mewa tabi ore adua re gba tabi ore abe isinsi
4: account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International. First bank in here.
2: bi oba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni yen no gbe jade
1: ah eyin ti an bi lo ni o ye kunle oni won bi obugbe yen joko but eyin omo ti an bi lo ni e kunle pelu ire ta su lo ni owo tin da iran lowo eduo mo ni ko gbedanu wa gbo o ninu omo wa je olu omo ninu awon olokiki o ko ti enu owo be wa rowo mu ninu aye happy birthday long life and prosperity enjoy ara e loni oni oni ojo ketala ojo ti o se pin oni to ni ojo tuesday ojo isegun wa da segun eyin te mark wedding anniversary yin lati seju yi lo anu alailegbe kan yin lara e lo pade anu o idile yin awon eyin o fi ola yin toro e se ami ke gbe to ami mi in the name of Jesus happy wedding anniversary
2: god bless you mo gbadura fun nigeria lowo president ati awon governor wa nigeria gbo owo olohun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin enikan ni mo fe share testimony e je ki o loud ko neat lori number yi it is well with you 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori facebook
5: super 88.1 fm